jẹ̀mí sí kákàdé ehome ha lọ́ eyín hamilton lẹ́bọ̀ mi náà dóge sí iná tó ṣe é bẹ́ẹ̀ sí àkúrúná zangbe ganwe mẹ́yìn jẹ́ gẹ́nẹ́mẹ́yọ́ mìíràn kó pẹ́pẹ́ nú mi. mi ò hàn lẹ pé ọ mìíràn náà hàn lè sápẹ́dé mi náà hàn lè sápẹ́dé ọ hamilton èmi dóge sílẹ̀ ọ mìíràn lẹ́wàá kan bá kò yé bọ̀ mìíràn sì kúdó tó bá jẹ́ kí n gbọ́mẹ́jì.